0: yẹnyin àtàtàdà nírọ̀lẹ́ títò ní. Ẹ̀yin tẹ́ ẹ ti ń retí Adébáyọ̀ dá. Ẹ̀yin tẹ́ ẹ ti ń retí Triple Edda lórí ìkànnì yìí. Tọmọdé tàgbà ẹ jáde ẹ wá wòran wa.
1: Ogun tó jalé ayé ẹ̀dá rojú.
0: Ìkòyẹ ẹ̀sọ yínrìn ọmọ àdìílẹ̀ ẹ̀dógún ọmọ òjì kùtùkùtù fẹ́rẹ̀ yọnà ọmọ lè bá ṣe lẹ́yìn ìkùlẹ̀ ìgboro. Àrọ̀nì ọ̀wáyé oníkòyí mi ò sinmi ogun lọ. Ogun àjà àwẹ̀yìn ló mú lé bàbá tó bí mi lọ́mọ ṣú mi lọ. Torí pé mi lọmọ ogun lónìí ọ̀rọ̀ bó bá di lọ́la. Ọmọ lẹ́yìn ìkùlẹ̀ ìgboro.
1: Ìyàlẹ́nu ni pẹ́jà ń gbẹ́jà mi ní gbúdò.
0: Ẹlẹ́yìn kò lè gbé àbí ń wúre. Àbò olódodo ni mi tí ò sì gbúdọ̀ jẹ́ dodo. Bẹ́ẹ̀ bá rí dodo lẹ́nu mi, wọ́n fẹ́ yín ṣe ni wọ́n tún fata ṣe. Ìsánì rí dodo kí n rẹ́yin lẹ́gbẹ́ kí n wá dànù. If you love me, I love you. If you hate me, I hate you. Do me and do you. God no go fair. Àmọ́ bá ọba kó mi jẹ lórí ìta bẹ̀yìn mi gan kó ẹ jẹ. Èmi ò gbúdọ̀ mọ love ẹ kí wọ́ mọ hate mi. Èmi ọmọ tí ìyàbí tó fọ̀ já àrán pọ̀. Wọ́n sì tún sanwó mọ́gọ̀ mi. Abala gini lori eto yi ni owe lesin oro oro lesin owe ani bi oro ba di koko owe bayi la fi yanju e
1: eledu lo kokon mo pe ni bi to ti wuwo
0: lo dede yin la si ni role toni eyin na mo po we ke mo tu fun rara yin assignment e po we ke si tu fun rara yin assignment sojojumọ lẹfẹ kí n máa pòwe fún yín ni. Kò yẹ kó mọ rí bẹ́ẹ̀ náà. Kò sì yẹ kó mọ lọ bẹ́ẹ̀ náà. Ẹ̀yin náà ẹ pòwe nírọ̀lẹ́ tòní ẹ tú lọ́dẹ̀dẹ̀ ara yín. Bó wù yín kẹ pa kẹ sọ wípé alágbàtà ní sọjà dọ̀ wọ́n. Alala ńlá kọ̀kan mi mo bá sì wò yín ẹ̀yin lè pa òwe pípé igi súnmọ́gi lọ̀bọ́ fi ń wò. Bó sì tún wò yín ẹ lè pa kẹ ní orun àsùnpọ̀ ó ní ń fanú orí kọ̀nà mi náírà. Ohun tó bá tà sí mi nírọ̀lẹ́ tòní òun náà ni wípé kẹ pa òwe lọ́dẹ̀dẹ̀ yín kẹ sì tún fún rara yín kẹ́yìn náà yiri òwe yẹn wò. Fuji lórí gospel Yinka Ayéfẹ́lẹ́ you too much. Ó ń ṣe mí bíi ká máa ṣe fàájì yẹn lọ nírọ̀lẹ́ tòní. Àmọ́ tí mo bá yín kó wá sóde tòní ọ̀jẹ́. Àní bá a ṣe ń sọ̀rọ̀ tẹ́yìn ń gbádùn lámbà wa lápá ibi tá a wà yìí. Òun ló jẹ́ kí inú tiwa náà máa dùn bá a bá sọ tẹ́ ẹ̀ bá gbọ́. Kò kú sí ń tá a ṣe fún yín. But you trust me, I no go disappoint you. Dayo, ọmọ Amusa lẹ́ni àkọ́kọ́ ti ń bá wa sọ̀rọ̀ nírọ̀lẹ́ títò ní. Ó ní kó tó di wípé ẹnikẹ́ni ó gbé ìyàwó sínú ilé tàbí ẹnikẹ́ni yọ̀yàn ọkùnrin láàyò. Gbìyànjú kọ ọwọ́ ẹni tẹ́ ẹjọ́ wà compatible in terms of sex. Gbogbo ẹnu pátápátá ló fi sọ ó ní in terms of sex. Bíwọ̀ bá jẹ́rìn ẹni tó nífẹ̀ẹ́ ìbálòpọ̀ lọ́wọ́ ẹni tóun náà nífẹ̀ẹ́ ìbálòpọ̀. Tí wọ́n bá sì jẹ́ni tí ò nífẹ̀ẹ́ ìbálòpọ̀ wẹ́ni tóun náà nífẹ̀ẹ́ ìbálòpọ̀. Kí ló fàdí alábàjọ tí Dayo Amusa fi ń sọ bẹ́ẹ̀. Dayo Amusa ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ wípé wọ́n tí mọkùnrin virgin ni wọ́n. Bírun wọ́n bá kó sọ́wọ́ ọkùnrin tó ti mà dídùn rẹ̀ yóò gbó wọn bí ẹni gbóṣọ yóò ṣe wọn báṣabàṣá. Irú obìnrin bẹ́ẹ̀ ọmọ gbaraṣá. Àwọn tí wọ́n jẹ́ veteran tí wọ́n jẹ́ skipo lẹ́nu tá ń sọ yìí wọ́n ti ń pẹ́tẹ̀ lápẹ́ confirm ni.
1: Ọlọ́run wa tẹ́rọ̀ọ́gì tí ẹ̀ ìrọ̀lẹ́.
0: You know, as a matter of fact, ti okunrin ba lo pade obirin ti o ti e ti mokunrin pe pe isoro ni ma je lati enu Dayo Amusa lo tin so be ni role ti toni. Oni idile yi to won o fi gba ta won kan so wipe ma ja sumara wa fi gba to ba to dojo gbeyawo lo won gba tori pe ta ba gbiyanju ta sumara wa a le mara wa a le mo sha wa compatible ba wa compatible be ba ro mo birin mi to fine to ya yi sugboru won won ki fi be like sex be ba ro mo birin kan ti o fine ti o ri ba kankan iru won ina pitipiti ni lori papa oju o si se mo be to dun ko se me to ni magi afi ta ba to wa bi bo ni eyin boys jo shope ni ejo to raye ti mo be alujo ni ta Dayo Amusa ni edebe e confirm e yewo sholata shol ni magi to tale no bi kili se alata a cha cha cha cha adomadeke irewa mi risa rerin le agbara ni be ni gbara dale wala ye ire emi o le se ki ma fo ni se du pese ale mi o le se ki ma se sia ejin soro nipa slatan ibile anything current akasofe slatan anything so di mimo pelu gbolo npe 1st of July won lo sile iwe mapoli ara mi de Moshood Abiola Polytechnic Mapoli tin be ni ipinle ogun for music concert Kilo fadi alabajo. Ashiwaju. Oruko Slatan ibile ama je omo niyi temedayo popularly known as Slatan. Eyin akeko ekole. O le jade ninu jam. Tabi o jade ninu neko. Pe kini full name Slatan ibile tori je eyin omo Gen Z. Wa pada mo wa ma routine na mezam lasiko da wa yi. Be ba fe ka omo yi mo fail. Gen Z ni won. Eje je ka mo ro ti won mo ti wa. And I see, trust me. Ti won ba bere lopolopo awon mo tan bi won le re pe kini real names Slatan ibile won mo. Slatan Slatan ni won mo. So for the sake of exam in the nearest future, omo ni yi temedayo popularly known as Slatan ibile. Oni tori pe ilewe giga Moshood Abiola Polytechnic lati ri ohun ta ti we ohun to n si tin mo mi ogbon. Ko to di pe ohun di lu mo ka. Olele yi to ohun lo yi a n pe ni homecoming. Bigba to ohun pada lo sinu ile ohun ni 1st of July 2026 ni Mapoli Sports Center ti nbe ni ipinle Ogun. Ibe ni won ti da gbogbo ariya kale. So if you are a musician, if you are an actor or actress, ko sin to bad ti won na ba pada lo si roots eh to lo

0: yínká ayébẹ́lẹ́ bá ń kí àwọn èèyàn bímí náà bá káwọn tí ń ṣẹjọ́ ọ̀bí lọ́jọ́ tòní kò tí ì burú jù kẹ́.
1: Ayọ̀dẹ́lẹ̀ ọmọṣọ́nùbí kọmíṣánná ọ̀pọ̀lìsì gbẹgbẹ́lẹ̀ Ọ̀yọ́.
0: Torí pé bẹ́ẹ̀ ni ẹni bá ṣẹni bí èèyàn bá ṣèèyàn, ọyẹ ká ṣe bẹ́ẹ̀ kákérú wọn.

Arábìnrin sọ̀rọ̀ sọ́wọ́ wájú pẹ̀lú gbólóhùn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé lóbìnrin ẹ ti pè wọ́n láṣẹ́wó tán ẹ ti pè wọ́n lónírìn àrè ẹ ti pè wọ́n ní kì í gbọ́ kì í.

Alright, 95.1 was Zobe FM. Ani tadi jọmọ peke lu lori eto lagbofaji ni role titoni o na ni gbolohun to jade lati enu are ori iyawo are orilede ye ebi mama tin so di mimo fun gbogbo orilede Nigeria papa julo awon to ku die ka to lawojo wipe be ba fe bere okowo awon okowo kekeke eleyi te le lowo kekeke lati fi bere o koja bi ke mo taka ke mo yin agbado atawon nkan kekeke tori be to diro mo o na ni ke mo se ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gba ọ̀rọ̀ ìyá bí ẹni gba igbá ọtí. Ọ̀pọ̀ rí gẹ́gẹ́ bí gbólóhùn tó dáa, ọ̀pọ̀ rí gẹ́gẹ́ bí gbólóhùn tó tàbùkù bọ́mọ orílẹ̀-èdè yìí. Ẹ̀yin tẹ ẹjọ́ kan tẹ̀ ń bẹ nínú ilé nírọ̀lẹ́ ti tòní bó ò ní gbólóhùn ṣe rí lọ́dọ̀ títí yín. Ẹ tún jẹ́ kí n fà àkókò yìí kí ọmọ lọ́jọ́bí. Abdulrazak Olanrewaju Aremu ọmọ ẹgbọn wa Bashiru Eyo ọpọlọpọ ọdún òun náà ló ṣe lókè pẹ Abdulrazak Olanrewaju Aremu wà dirun wà digba fún brọdà wa Bashiru Eyo ikú ò ní pa ọ ní rèwerèwe o kò wá sí bó ṣe lè dàgbà tó dògbó tó wà rọlá lò wà rí òkìkí lò wà ṣe fàlàáfíà ṣègbésí ayé ọmọ yìí. Happy birthday to you, Abdulrazak. Latori WhatsApp me. Mr. Triple A, Omoba One, more blessing, more progress, inshallah. Keep it up, one love. Ojo opo wa ni 090-2320-9053. Iru owo wo leleye belu eleyi la fe ta ko to di wipa jeun lorilede ye pepe kele eto owo ni abi ki isowo lodo titiyin bo lo se ri atori WhatsApp mi eku eto akani regards to Irewa Mary eyo laba abo mo lojo bi e ka san oga akani eku eto olorun yo ma fun yin se amen a se ntun se abi